méjì àwọn ìjà méjì ìtọ́jà máa wọ igi bèjì pàtí lílé yìí ẹ máa jọ ẹ máa bọ̀ kọ́mọ máa lọ sọ fún yín bí àlọ́ ìyá ọmọdé ilẹ̀ ìdàgbà sí ilẹ̀ ẹgbọ́n tí mi ilẹ̀ english gbọdọ̀ ẹ wọ́n lọ́gbọ́n gé bó ṣe ń dìdì ó dà kó ti mú genesis for mo back at it ẹ máa lọ rákẹ́ máa lọ ṣayé o kọ́mọ máa lọ pé lagos fún yín ní bú iyọ tí bá mo ti sọ̀gọ̀ bó ṣe pé mo gọ̀ ayé mi ni mo ṣe nígbà yẹn tó ń bọ̀ na green pẹ̀lú nice ẹ máa jẹ́ bíi rice ẹ fún wa ní bakadi ẹ mi sẹ́ pẹ̀lú ice ayé láǹjẹ́ ajẹ́ ṣìgá kẹ́lẹ́ tó bá fẹ́ gbọ́wọ́ kò fún ẹ ní brain.